0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ làápẹ́ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ríkisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan sí jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú
1: láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yí, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Fúlàní wí àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ṣẹ̀ gbọ́hùn. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má ba kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 589 016 091 57 589 016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣùlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bíi kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pẹ́tọ́. Bọ́lọ́run ọba mi ṣe kọ́ póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop yẹn, síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣùlá Aba ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣùlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní Nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo Majok ni Adoju Kobi Bridge Eleseyen Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Anifa Isanlubao
0: Ekpe Wansori number 091-57-58-9016 091-57-58-9016 tabi ke pe won sori 070-38-61-5168 070-38-61-5168 egbo iwo to ba ti gbianju gbianju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
4: awon agbapo won so pe igi guguru magunmi loju atokiri lati nlo amututo irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ku ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma lodo Osula Herbal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: iwo ti ri bi oye tabi o ti rukurukuru oju lewo o nta bayi bayi abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba ma gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonahun ni o apoju sugar ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na e je ka fese rajo die eku kale o

ẹ̀yin aláyẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi tira wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́fẹ̀dé ọmọ Sálì ó mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá Sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹniọlá Abọ́fẹ̀dé Sálì ẹniọlá Bentley sórí 091-151-73370 091-151-73370 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

àgbéla wọn mi ènìyàn látàrí virus tá à ń fi etí àtojúkó káàkiri gbòòrò eléyìí tó ń bí kí ọkẹ yín ó máa jí pẹta kò wá sóhun méjì tó lè fọ ọkàn mọ garaga tó kọjá àrántí ọlọ́run ọba àlá lóòrèkóòrè ló mú mọ́ṣáláṣí alálùbáríkà nílùú ìhùdà tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dó sún lérè ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáǹkọ́gbìn níbi táwọn ti máa pàdé àwọn àáfáà ọlọ́kọ̀ òjọ̀kan tí wọ́n gbọ́ sunna nabi muhammad sallallahu alaihi wasallam yé fún àǹfààní ẹ̀yin tẹ́ ò lè wá àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́ Thursday láwọn máa pàdé àwọn àáfáà ọlọ́kọ̀ òjọ̀kan lórí lúrù ìhùdà special lórí rédíò 113.5 FM láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ gbogbo ọjọ́ jùmọ̀ Friday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn pàdé Dr. Sirajuddin Bilal Alásọ̀rọ̀ lórí Bond FM 92.9 gbogbo alẹ́ Saturday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn pàdé Dr. Sharafadin Gbadebo lórí Bond FM 92.9 ọjọ́ Sunday ní Tescatu Nerves lórí Bond FM 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa Fadlá Sheikh Zakirullahi Ṣàfẹ́ láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ kàn wa mọ́ lóòrèkóòrè kọ́lọ́run ọba àlá máa pinnu rúlùú dára mọ̀ sí nípa àláwọ̀.

0: الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على
1: أجو النسين Ada látàrí pé ogun tí ń jọrọ àjẹ ọwọ́ lọ́wà ọwọ́ lọ́wà náà. ọdọ̀ ọ̀rọ̀ wọn tún kọjá bẹ́ẹ̀ wọ́n tún jẹ rìbá rìbá nìkan àwọn náà nínú àwọn tó promote rìbá láyé náà ni rìbá ẹ̀yìn fún àwọn ìyàwó jù wà ìyàwó jù. wọ́n sọ pé ẹni tó bá fẹ́ yáwó àyè wà fún ó lè yáwó ọlọ́dọ̀wá tó bá ti yá so. Toba, àwọn tó wá fi business tó wá fi gbogbo business tó wá fowó ilé san ó wẹ́lẹ̀ nínú ọ́fíìsàn. So bí bá ṣe ń lọ bí bọ́jà bá ṣe ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ni ilé ìṣẹ̀wà lékún kọ́lá wẹ́ pé percent pa percent ọba percent ọba máa san ní ìwé ọba máa níwọ̀nba èrò oṣù ìgbà tí wàá fi sàn àlẹ́ kò sí tó wá fi lè yáwó báyìí tó wá fi lè yáwó ilé láàrin bí oṣù mélòó kan báyìí yóò dín kan láàmà lọ́wọ́ báwo wà ní tí percent bá tún wá pọ̀ bẹ́ẹ̀sì ni kò sí kékeré owó kò sí kékeré owó ilé. ó kéré ni wọ́n pọ̀ jù ni kò sí ètò dá bẹ́ẹ̀ kò sí ètò dá bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ wọ́n gbé léyìí náà ìrì sọ ẹ̀yàn dọ̀là náà ni ìgbé ètò owó rẹ̀ kílé kalẹ̀ wọn ò fẹ́ kàrìn ló lágbà fẹ́ kàrìn ló ní náà. ìbẹ́ náà àwọn ẹlòmíì tí a gbọ́ pa wọn àbí tá a mọ̀ nípa wọn àwọn ẹlòmíì sọ fún ara wọn àwọn ẹlòmíì sọ fún ara fún yàn àwọn ẹlòmíì àwọn tí wọ́n mọ̀ nípa wọn sọ fún mi ni pé inú ẹ tí wọ́n kọ́rọ̀ jọ ni nílùú kan ní state kan. ìjọ sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ lọ lè múra o ẹ múra sí pàrọ̀ ṣíṣe ṣùgbọ́n ẹ múra sí apá yín o ẹ múra gan kẹ serious kẹ máa tẹ̀sí o ẹ má lè pé wọ́n tẹ́rìn yìí nínú kí ayé o ẹ má lè pé ọjọ́gun ẹ ṣe ẹjọ́gun ẹ lẹ́jọ́gun ẹ torí pé gbogbo ẹ ló ń ṣe kí ni ló ti fi yáwó àbí owó tó ń yá gan so iná ló ń fi sàn. sẹ́yìn pé jẹ́nà bá lọ́wọ́ sọ́gá sọ́gbọ́ tí wọ́n ṣe kí náà wọ́n gbẹ́sẹ̀ lé àbí. ọlọ́run kò ṣàánú wa ṣùgbọ́n ẹlòmíràn.

0: بسم الله الحمد لله والصلاة والسلام نتمنى الأكملان على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وصحابته الأكرمين الأجودين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوكفنا بابا لكولاتي أتم في يولا لكواجا لين باتي ati gba esimi awe abi awanu esimi ranpe tojo esimi ojo alon oba ti o gba tolon de kon kalu ko fi jo si alon oba nbe o ko je kase pola pe laye enu alafia ati so atabo ati fokanbale ati gbere alon oba ati mo ala oba ka ati awiki alale to do kon pa de ki be imoda ade pe fana oba na الحمد لله رب العالمين ربي هو الله با الله في دي صلاه فوا اي ما يي من اتفام انا كبا خرج دا وكوا اتدكم مسلم قال ما سان لكم سكو جت داي مودا ابدا على ده واتبل على مسلم كان كبا فون على لا فيو فلا فون خلق وانا انا بجاس بل لله نعم بيتي ابارو دي من بدان لكوتي asekoja adidaleko agbeyin ta se inu awa ramadan ale bifawa ramadan se bifawa ramadan tori awa sibi inu awe tori pe ni ajo ti oyekawa on se dede ambasade ojun nta dedo amita de sunbeyin ohun naa ni onipa awon en to jolo madina anabi sallallahu alaihi wasallam ati an de lu medina ati an se hijira si lu medina wọn bá àwọn kan lu medina ati an de lu medina siwaju wọn ìpinnu mẹta ni wọn àbí ìran mẹta ni wọn àwọn ẹni àkọkọ ni wọn ìpín àkọkọ ni wọn àwọn ni àwọn sòhábà nabi rọdọ ní alihajumain àti an gba islam lọwọ anabi náà ara medina àti ati an ti se hijira si lu medina nínú àwọn ara maka so anabi bá wọn lu medina àwọn akọkọ nù sọlọlọ àdìsẹlẹ àwọn akéjì pínkéjì àwọn ni àwọn alimọṣukun àwọn tí wọn ti gba islam tí wọn ti wà lórí ẹsìn tí wọn bá àwọn bàbá wọn tí wọn ń ṣe àwọn lẹba àwọn kẹfẹrí àwọn tí wọn ti gba islam náà wà lálẹ mẹdínà àwọn ni ìpínkéjì náà tí wọn bí olùmẹdínà tí anábì bá sọlọlọ àdìsẹlẹ ìpínkẹta àwọn náà ni àwọn abiyahud àwọn jew wọn ti wá sọrọ nípa ìpín kínní àti ìpín kejì ìpín kẹta náà ti sọrọ lórí ẹsùn gbá káàtún dára pọn lọ sí sẹyìn díẹ kí jásùwà lè mẹfì tó bá kò mọ ibi tí a kà lẹnu àwọn ìpín kẹta wọn náà ni àwọn yahud àwọn jew yìí kìí ṣe ìlú hijaz nílùú wọn nípìnlẹ ẹ̀yẹn ni pé kí ṣe ìlú hijaz ìlú tí a ń pè wá ń gba àwọn náà mẹ́dínà maka àti ó gba àwọn bèbè àwọn ìlú yẹn so rí náà wọ́n ń pè ní hijaz so kìí ṣe bẹ̀ẹ́ nílò àwọn yahoo kìí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn jù gbé tẹ́lẹ̀ lọ ìyàlọ́ jẹ wọ́n dé bẹ́ẹ̀ ogun ló lé wọn àti ìyà tí wọ́n ń jẹ látọ̀dọ̀ àwọn ará rome táwọn ará rome fi ń jẹ wọ́n so bẹ́ẹ̀ náà tí wọ́n kan látọ̀dọ̀ àwọn ará fúrus àwọn fúrus àwọn iran tó ẹ pé ń pè ní iran sí àwọn ìyẹn àwọn náà dàgbà jù láyé ń gbà wọn ìjásíwájú ayé wà láàrin àwọn méjèèjì láàrin àwọn rome àti láàrin àwọn fúrus so àwọn ìyàwó jẹ ń kan oríṣiríṣi ìyà látọ̀dọ̀ àwọn ìyàwó yìí ìyẹn lọ́wọ́ mọ wọn sára ọ̀dẹ́kẹ́ wọn sára sí ìlú madina ní túmọ̀ sí pé kí o sí ìlú wọn tí a lè claim so wọn sáwá gbàtà sí sáwá wọn sábà wọn nílùú mbẹ ni so àwọn onílù tí wọn bá ń bẹ náà ni àwọn alárúbáwá àwọn alhausswal alhausswal tí wọn pè lù tí wọn lù madina so gbàtà àwọn ìyàwó dìde bẹ wọn darapọ̀ mọ wọn wọn jọ ń jẹun kan náà wọn jọ ń mú mi kan náà ọjà kan náà wọn jọ ń ná so bẹ́ẹ̀ ni àwọn gan ti dán ti di lárúbáwá níbi aṣọ wíwọ́ àti níbi èdè sísọ wọ́n ti kéde lárúbáwá so àbáyọ ti ń bí síbẹ̀ nù wọn so wọ́n ti kọ́ àti bí wọ́n ti di lárúbáwá lárúbáwá ti délé sáànù wọn wọ́n ti di ahọ́n wọn ti di ahọ́n wọn wọ́n ti di èdè wọn bẹ́ẹ̀ náà sì ni ìlàjú wọn ìlàjú lárúbáwá náà ni ìlàjú wọn ṣùgbọ́n Amon mi tọ́rọ̀ dé orúkọ àwọn yahudi ń jọ mi wọ́n sọ̀rọ̀ àwọn lórúkọ àwọn ya àwọn lárúbáwá tí má bímọ wọ́n sọ̀rọ̀ lórúkọ àwọn lárúbáwá yasir lárúbáwá ní jẹ́bẹ̀ wọ́n pẹ̀lú mi ní àbú yasir nù wọn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn bẹ́ẹ̀ ni safiya so lárúbáwá ní jẹ́bẹ̀ wọ́n sọ máa mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlòmí ń jẹ́ abdullahi nù wọn abdullahi bó náà ọba yìí bó ní salud lárúbáwá ní jẹ́bẹ̀ ọba yìí lárúbáwá ní jẹ́bẹ̀ so àwọn orúkọ wọn ti di àwọn orúkọ lárúbáwá bẹ́ẹ̀ náà làwọn orúkọ ìdílé àwọn yahudi yìí ó ti di wọ́n ti ń sọ ní sọ wọ́n ti ń fi lárúbáwá pè ẹni pé wọ́n ti ń sọ ìdílé wọn ní ọkọ̀ lárúbáwá látàrí pé káàkiri máa bí wọ́n ṣe dàpọ̀ mọ́ lárúbáwá ni o ẹnu pé even ibi tọ́rọ̀ dé láàrin wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ yàwó láàárọ̀ wọn ń bẹ́ẹ̀ náà àwọn yahoo ti wọ́n fẹ́ yàwó náà àwọn lárúbáwá central house wọ̀lẹ̀ kọ́sọ́rọ́jì àwọn náà lè ti gbà sáàmù tẹ́lẹ̀ torí pé ànábì tó dé kí sáàmù kọ́lọ̀ tó rán níbi wá kọ́lọ̀ tó rán níbi wá ṣiṣẹ́ kọ́lọ̀ tó rán níbi ṣiṣẹ́ níṣẹ́ sọlọ́lọ́ àlùsọ́lá bẹ́ẹ̀ náà tó rán níbi níṣẹ́ máa kàlọ́ ti bẹ̀rẹ̀ kọ́lọ̀ tó wá ní kí àwọn tó wá sí hajj àbí tí wọ́n sọ nínú àwọn yahoo dáa sọ́rí nínú àwọn house wọ̀lẹ̀ kọ́sọ́rọ́jì kí wọ́n tó gbọ́ ìpè pé ànábì kí wọ́n tó wá gba islam àtẹ́tẹ́ wọn wá ṣe ọmọ náà bẹ́ẹ̀ náà ní tí wọ́n bá tí wọ́n lọ sí tí wọ́n wá sọ́dọ̀ níbi sọ́lọ́lọ́ sọ́dọ̀ ní bẹ́ẹ̀ àti akọ́bá ti lùkọ́ ẹ̀lẹ́ alóhùlá bẹ́ẹ̀ náà ní asfaniya àbí alóhùrọ̀ so wọ́n fẹ́ nu àwọn lárúbáwá àwọn lárúbáwá fẹ́ nu àwọn náà fẹ́ nu wọn ṣe àti wọ́n ti wọ́nú ara wọn nù wọ́n ti wọ́nú ara wọn gan so látara bẹ́ẹ̀ àwọn yahudi máa ń fi bí àsìkò ìṣe wà láàrin wọn tó wọn ò fi ìpìlẹ̀ wọn lẹ̀ wọn ò fi ìpìlẹ̀ wọn lẹ̀ so ìjẹ́ yahudi wọn wọ́n sì kílèmẹ̀ ìjẹ́ yahudi wọn wọ́n kílèmẹ̀ kọ́dà wọ́n di pé àwọn ọlọ́lájú àwọn lárúbáwá lọ àwọn abáyan lù àwọn tí wọ́n bá lù wọ́n sì pa àwọn ọlọ́lájú wọn lọ wọ́n sì máa ń yẹpẹrẹ wọn wọ́n máa ń kà wọ́n pa àwọn tí ò lẹ́kọ̀ọ́ wọ́n máa ń kà àwọn lárúbáwá ń bá wọn máa ń kà wọ́n tí ò lẹ́kọ̀ọ́ so wọ́n sì di pé báyá gbogbo dúkìá àwọn lárúbáwá kò sí báyà sì lè ṣe ẹ̀tọ́ lọ́jọ́ ẹ̀yà ni ó gbé ọ̀nà táwọn fi lè kò sọ́nà táwọn fi lè jẹ́ dúkìá wọn ọ̀nà tó tọ́ ni o lọ́nà tó tọ́ ni o wọ́n rí pé àwọn lẹ́tọ̀ àti jẹ́ dúkìá wọn so alára mi sọ nípa wọn ní àárín náà sọ nípa eléyìí ní alukóra ni pé ń bẹ́ẹ̀ náà àwọn àwòdì ẹ̀ ń dáná àwọn táwọn fúnṣẹ́ àṣíwájú ẹ̀yàn wọn jù bẹ́ẹ̀ làwọn lásìkò christianity wọn particularly àwọn jù wọn sọ àwọn bíi ẹ̀yìn tó jẹ́ pé tó bá gbé owó láńlá sí lọ́dọ̀ wíkọ́ bá keep it bó ṣe gbé sí lọ́dọ̀ náà lọ́ba yóò pọ̀ keep it yóò sì gbé fún bó ṣe gbé sí lọ́dọ̀ tí ò ní jàǹbá ẹ̀ kò ní mọ̀ kankan bẹ́ẹ̀ ẹ̀ sì mẹ́ta jẹ́ pé dínárù kan náà bá gbé fún pé kọ́ bá keep it tó bá láfẹ́ gbà padà kò ní yíṣi láti gbà padà àbí kò dúró ti lọ́rùn àbí kò jókòó lé lọ́rùn ti pátipá ní òbísàn padà ń bí àìní àmàna subhanallah so ọlọ́run sọ pé ìtọ́jú kí a máa ṣe léyìn ni pé wọ́n rí i pé ó tọ́ fáwọn láti jẹ owó àwọn lárúbáwá ní ìkéyìí ọ̀nà pé tí wọ́n bá gbé owó pamọ́ nínú rẹ̀ ni pé tí wọ́n bá gbé owó pamọ́ fáwọn lọ́dún sọ́dọ̀ o àwọn ọba àjẹrun wọ́n sọ pé ara ò lẹ́tọ̀ọ́dọ̀ àwọn àbí ó gbé sọ àwọn ọmọ kò gbé owó sọ́dọ̀ àwọn lọ́dọ̀ ṣùgbọ́n ara àwọn ò ní fún ọ tí ò sì tí wọ́n ṣe àwọn rí i pé àwọn lẹ́tọ̀ ti ṣe bẹ̀ fún wọn subhanallah alazim so lẹ́yìn ìgbà yẹn ni àwọn yahudi yìí ń òye máa ṣe ìbàjẹ́ láti máa bí fún ẹ̀sìn wọn ká so látara bákan náà gbogbo nǹkan tí wọ́n sì ń ṣe nípa ẹ̀sìn wọn lórúkọ ẹ̀sìn wọn nǹkan tí ọ̀dà ni bí ká máa pidán ká máa pọ̀ síbi owó bẹ́ẹ̀ sì ni ká máa láwọn ká máa pègede gbogbo orúkọ báwọn so bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe so bẹ́ẹ̀ kí wọ́n wò sunsọ ká máa wò sunsọ ká báyìí wọ́n pe ẹ̀ ìwọ yóò lówó
1: ìwọ yìí tabalọ àfikọ lọ sham sham nàrísìkì rẹ wa ẹn báwọn agbára ẹsẹ máa ń sìn yẹn so àwọn ìyàwó dè ṣẹṣíwájú wọn sì yẹ máa ṣe tìsínà náà lẹyìn ìgbà yẹn fi ń rí pé torí pé ní ọdún táyà táyà ń ṣe yìí wọn sì rí pé ahán torí pé àwọn àjọ ní ìmọ àwọn onímọ àwọn alábọọ onímọ àwọn sì lọlá àwọn sì já síwájú àwọn làwọn tó já síwájú níbi ẹsìn tó rà ẹsìn àwọn síwájú ẹsìn tí alára wọn sìn so ẹsìn wọn ti so ló gẹ bá wọn sí ń rò ó gbogbo eléyìí ni fún wọn lẹtọ ni wọn rò pé àwọn lẹtọ láti pé káwọn ọmọ ṣe tọwọ àwọn pàfẹ láwọn lágbọ wa mọtò ti bẹẹ náà wọn tún wá ní ìlọsíwájú níbi ọrọ ẹkọnọmí so ọrọ ajé wọn wọn mọ nípa ọrọ ajé gan láti dáadáa làwọn ìyàwó díẹ ti fọrọ ajé ṣeré so ọrọ ajé wọn mọ nípa gan tí èsì díẹ wọn sì mọ oríṣiríṣi ọ̀nà iṣẹ bí a ṣe ń ṣiṣẹ so a sì lè jádo àwọn ìyàwó díẹ òfin déyàn ṣeré gbogbo tí ń jẹ ọrọ owó kò já wọlé nínú mẹdínà ni o bísínẹsì so ìfi ó jẹ bísínẹsì ṣiṣẹ bẹẹ náà ni gẹgẹ àwọn nǹkan wóró tí a máa ń jẹ lápèjúwe níta lóbi jọ lápèjúwe sì gẹgẹ bí àgbàdo lọdọ wa bí ọkà bàbà wheat bẹẹ ẹwà kápèjúwe ká sọ pé ẹwà kíná ti ń pè ẹwà maiduguri ni o ẹwà kíná ti ń pè ni o ẹwà olóyin tún pẹ́rọ ṣíṣì ti maiduguri ń bẹ so ti cameroon bẹ so bẹ́ẹ̀ mara wọn èyí tó tún níbẹ̀ náà ń bẹ so odòrùn kaba yìí ọwọ́ àwọn ìyàwó dínà ló wà àwọn náà mọ̀ nípa ẹ̀jù so bákan náà ọ̀dà àtúmọ̀ ń ṣe nǹkan tí ò tọ́ àtúmọ̀ fi ń ṣe business àwọn ọlọ́tún gáà ibi ọtí àmọ́ nǹkan ti wọlé so bẹ́ẹ̀ náà ni àwọn aṣọ oríṣiríṣi aṣọ àwọn kò wọlé wọ́n máa ń ta aṣọ wọ́n máa ń ṣe òjò aṣọ ẹ̀kún odòrùn kan tó yẹ pé àwọn èèyàn gbá so ẹ náà tí wọn tó máa ń ṣe ni pé wọn máa ń kó àwọn aṣọ wọlé láti ìlú mi wọn máa ń kó àwọn aṣọ wọn máa ń pọtọ àwọn aṣọ wọn máa ń pọtọ àwọn aṣọ láti ìlú mi àti ọgbà àwọn nǹkan jíjẹ náà láti ìlú mi wọn fi ṣe lẹ́yìn wọn fi tìlú mẹ́tínà jọ ṣe so wọn lè lọ sí sham lápèjúwe sham eruke gẹbiru soria ordon filafin bẹẹ máa so wọn lè lọ sí bẹẹ wọn lè lọ sí lumisọ kí wọn máa kọjá wọlé bẹẹ na bẹẹ sì ni ọdún tí ń jẹ bí ọtí náà ọsàn dúró náà tán báwọn sí import bẹẹ sí import bẹẹ ni wọn sí export oúnjẹ táwọn ń kó jáde oúnjẹ tó jẹ oúnjẹ mẹdínà tó gbajúmọ mẹdínà tí àwọn ará mẹdínà ní jù òun náà ni tamru báwọn sí import bẹẹ ni wọn ṣe kí ni ṣe ẹkọ gbélé yìí wọn fi ń fún ọrọ alágbá àwọn yahood láti dáadáa máa ń lé ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ajé wo tí wọ́n bá wà torí pé tọ́nà tí ọ̀rọ̀ ajé bá ti wà lọ́wọ́ yàn àgbà ti dọ́wẹ̀ tọ́rọ̀ ajé bá ti ṣe kíni o tọ́ bá ti wà lọ́wọ́ yàn àgbà ti dọ́wẹ̀ òun ní ọmọ kọ̀ntrol

ẹjọ́ ní sẹ́yìn so ti dáhùn ìyàwó jí ń ṣe náà ni ìyàwó jí tún á náwọn aṣẹ́ mi tuntun máa ń ṣe tí wọ́n tún náwọn aṣẹ́ mi tuntun yàtọ̀ sáwọn nǹkan yìí látara bẹ́ẹ̀ gbogbo tí bá ti ń jẹ́ nǹkan àǹfààní tí wọ́n lè lọ́dọ̀dọ̀ àwọn lárúbáwá tí wọ́n jẹ́ pé àwọn jẹ́ ọmọ onílù gbogbo tó bá ti ń jẹ́ àǹfààní tí wọ́n lè lọ́dọ̀ wọ́n máa ń gbà bó ṣe wù wọ́n ni ìyẹn ni pé wọ́n gba owó tí wọ́n ti lọ́dọ̀ wọn tó jẹ́ bí àǹfààní àdúrà kan wọn tó wọn fà látàrí pé ogun ti ń jọrọ ajé ọwọ́n lọ́wà ọdọ̀ ọ̀rọ̀ wọn tún kọjá bẹ́ẹ̀ wọ́n tún jẹ́ rìbá rìbá nìkan àwọn náà tó promote rìbá láyé náà ni rìbá ẹ̀yìn fún àwọn ìyàwó jù wà ìyàwó jù wọ́n sọ pé ẹni tó bá fẹ́ yáwó ayé wà fún olè yáwó ọ̀gbọ́n wa tó bá ti yá kọ́ ní ọ̀sán o tó bá ní wọn fẹ́ yáwó dọ̀ọ̀sẹ̀ kan àbí dọ̀ọ̀sù kan ní so iye báyìí ní ogun iye báyìí ní ogun iye báyìí ní ogun náà ṣe àpò ìgbẹ́jọ́ eléyìí náà ọgbẹ́ni tí bá ń yá èèyàn lówó èlé so even so is subhanallah aladim ẹni tí bá ti ń yáwó èlé kò lè dọ́lẹ́ kò lè dájá gbá kò lè dájá gbá kò lè dájá gbá kò lè di alágbá láíláí kò lè di kíni kò lè di alágbá láíláí torí gbogbo tó bá yá níwó èlé òun ó wẹ́lẹ̀ náà níbi san ohun tó wá fi business tó wá fi gbogbo business tó wá fowó èlé san ó wẹ́lẹ̀ náà níbi san so bí bá ṣe ń lọ bí bájá bá ṣe ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ni èlé ṣe wà lékún kọ́lá wẹ́ pé bìsẹ́ pa percentage ọba máa sánú èrè ọba máa níwọ̀n bá ìgbàtẹ́ wa fi sọ sàánà lẹ̀ kò sí tó bá fi lè yáwó báyìí tó bá fi lè yáwó èlé láàrin bí oṣù mélòó kan báyìí yóò dìkan láma lọ́wọ́ báwo wọn ni tí percentage bá tún wá pọ̀ bẹ́ẹ̀ sì ni kò sí kékeré owó kò sí kékeré owó èlé ó kéré ni ó pọ̀ jù ni kò sí ètò dá bẹ́ẹ̀ kò sí ètò dá bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ mo gbé eléyìí náà ìbí sọ èèyàn dọ̀ lára ni ìgbé ètò owó mi kéré kalẹ̀ wọn ò fẹ́ káàrin ló lágbà fẹ́ káàrin ló ní náà ìbẹ́ náà àwọn ẹlòmíì tí a gbọ́ pa wọn àti táàmù nípa wọn àwọn ẹlòmíì sọ fún ara wọn àwọn ẹlòmíì sọ fún ara wọn fún yàn àwọn ẹlòmíì àwọn tí wọ́n mọ̀ nípa wọn sọ fún mi ni pé inú ẹ tí wọ́n kọ́rọ̀ jọ ni nílùú kan ní stéètì kan ìjọ sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ lọ lè múra o ẹ múra sí pa ṣíṣe ṣùgbọ́n ẹ múra sí apá yín o kẹ múra gan kẹ serious kẹ máa tẹ̀sí o ẹ má lè pé wọ́n tẹ́ ń rí yìí níbi kí ayé o ẹ má lè pé ọjọ́gun ẹ sọ ẹ jọ̀gun ẹ ẹ lè jọ̀gun ẹ torí pé gbogbo ẹ ló ń ṣe kí ni òun ti fi yáwó àbí owó tó ń yá gan so iná ni wọ́n fi sàn ṣé ẹ pé jẹ́ àbá lọ́wọ́ sọ́gbọ́n sọ́gbọ́n tí wọ́n ṣe kí náà wọ́n gbẹ́sẹ̀ lé àbí kòtí pé ẹlòmíì jẹ́ gbilọ náà àti àpà sọ̀rọ̀ ẹ fún mi tán jọ pé wọ́n fẹ́ túbà ni wọ́n sọ̀rọ̀ pé túbà sí tó àjọ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ dáadáa so àzá ọlọ́kẹ́rà so wọ́n ní iye tí interest àwọn agbáǹsì táwọn bá ní káwọn ọ̀yọ́ wọn dákọ̀ iye owó wọn fún mi nínú mílíọ̀nù bílíọ̀nù kẹkẹ̀ẹ́ sí iye báyìí owó ìsúnmọ́ àlọ́ wọn náà ó ti wọ́n subhanalalala kọlọn kọ ṣàánú wa so gbogbo wọn ti wá gbé ètò ìyàwó kalẹ̀ kí wọn bí gba èlé bí ìgbà tó yẹ pé wọn fẹ́ káyàn máa tò sí lu òní wọn fẹ́ kó sí ọ pọ̀ sí wọn fẹ́ kọ́ mẹ́ta sì fẹ́ káwọn tí ó sì ọ máa ta pọ̀ sí lu òní so wọn fẹ́ káyàn wọn lágbà wọn fẹ́ káyàn wọn lè dájú kì í ṣètò tó da ara táwọn ìyàwó di mọ ṣe tí wọn ṣe business ní láti dáadáa náà. lápẹjù ìlágbádá kó tó yáwó tàbí ẹni tí ó dúró fún ọ òun náà wà lọ pé à mágàjì báyìí baálẹ̀ báyìí lápẹjù ẹ kí ni àwọn kí ni ẹni lòlẹ́kọ̀ọ́ ṣé mágàjì náà lẹ́nu lẹ́kọ̀ọ́ àbí baálẹ̀ àwọn kan wọlé ẹni lòlẹ́kọ̀ọ́ tọ́jú lórí ọba àwọn ọlọ́tún wà ní fún ọzọ́ bàbá bàbá ẹ lápẹjù ẹ ṣe báyà ṣe ó dúró fún ọ fún ọ tó lè yá lówó so àwọn náà wọn kákùn kan yìí

0: انبعث صدر افان ان این این این سرد انبعث اما سرم کتنا ان توات فلو یاو لکو جوی لدو الو آمان باید نو تباری باید نو اولا دی بلو آمان باید ایدا که باید صرف نگجا یاو دی لگجا سو کو با کو یاو لو فیاو لو دی نو دی تو دی سنیو نو دی ایدی تو سنانیو سو وان تو فیده یو بایی دو دان دار باوا اما کلو نو دار با مایی اما من کی اما بابو بتما چیو نا baya oko labido ni yoni elolo oko labido ka se pa fe ya ni 100 million na peju e elolo oko labido ka ni 120 million na peju e abi 200 million so in okay come do over ko le do so ben en ta pe ona ne kame ni dukia yo ni ko bi do so na wa to je awon lori ile ko kan yi so chama ti ai pe kan e do ti won ba ro so ma a ya do je pada adi tan yahudi àwọn ojú tí wọ́n ń yá wọn lọ́nà padà á di tí wọ́n yóò di pé ọkọ̀ bàbá lágbájá ọkọ̀ mọ́kànjí lágbájá ọkọ̀ bàbá lágbájá ọmọ ti di ti yàwó dí báyìí nǹkan dúkìá lágbájá ọmọ ti di ti yàwó dí báyìí kọ́dà ilé lágbájá tí ọba lágbájá kọ́ àbí tó ṣe kíní àbí àfihàn alákòjú ọmọ ti di yàwó dí báyìí subhanallah. Then I told him, baby, I'm Yahudi and Katuni want to help you on your journey by day. I love you, Niwa, go be Tamatua, Monsas Abun and Mawalen. To the Queen, to find the Queen, I'm all up here and I'm a dad, àwọn nígbàtà jíra musulmi láti máa tàn ṣe gbogbo bí i ọdún tí mẹ́lára àwọn musulmi síra wọn náà sí nípa àìgbọ́nà ayé ìfáká gbogbo ìmọ́ra wọn àtẹ́tọ́jọ́ súnà àtẹ́tọ́kẹsẹ̀ súnà tẹ́nu wọn tí kò jẹ́ sásìkò lára wọn àwọn súnà kò sásìkò lára wọn gánà ó wá dà sí àdìtì then káàkiri sọ pé ọ̀nà ọmọ musulmi gánà àwọn ìyàwó jẹ́ wọ́n wà nù àwọn jẹbi o àwọn alájẹbi tọdọpọ aláàdọtẹsìn ọlọrun ọba aláàdọrọlọrun ọba yé àbáwàláàlò láti dáadáa ìgbàsẹ̀ sọ subhanallah aladeen àwọn sọba alábá péyà kílẹ̀ ń wò lápẹjú ẹ̀ ní o kílẹ̀ ń wò tí tọ́kì tó fẹ́ máa gbé sí nǹkan mọ́ yín la tọ́kì See, just what you said to my other side, I want to say that, Baba. As my customer, I don't want to come and say that about ruling. Oh, man, let's see, a dollar to Osmania. A dollar to Osmania, yeah. Both of you are so good for your talkers. Fellow, I'm going to take a ferry. I'm going to take a ferry then. Dollar to a coach in Labour, they pay, I want you okay. Oh, let them, one hour. Then we'll have a car, and the American Jan can down. America Jan can down, King America. UK, old bank, and little that was a Kinegan. One bed with Dalai. So now they're for a telephone down second, or for the arms of Bala. I was up here, I ain't not about killing who. The bed, that's what you mean. It's a demo at that time, I don't know my ass already for him. I got a gun. I must support one. I must come one. I must buy a Sukhana than I did. I'm not talking about the Tokakala, Lakwaju, Kalakwaju, Sam Lampa, Lakwaju, Wawa, Bosset Tapu, Wawa, Bosset Town, Kamla, Batas, Yasitapu. I've been down on the Gatomidi, so I decided to go. I'm not talking about Sam Kia, Sam Kia, Tosina, Larbawa, Lakwaju, Larbawa, Iraq, Larbawa, Misro, Larbawa, Kenny, when you say that, Sabi, I want that Babayani. I don't know what to do. Come as a positive one, come on, Fiat, Jaman, Yatajapan, who live in Jay, Aramanilu. I want to master put up, I want to baton Sanya to Luchu, I want to make Bamale. I have a town, Yahoo, that I'm keeping. I want to make Bamale out of the half one year. Do. And I don't know. I want to know. Then wait up around. Call the element and Bamun Luchuan, turn your monkeba on Kevin's as a baby. So. I am a man. Yes, a current session. So I don't have a very cow. I want to do Muslim. I can't like you. Come as a draft one. Come on, Lord Muslim. Come on, Lord, you can say that. Councilman Peter. So Hannah let him. The Lord is our John. I don't want you. I'm not going to be able to be granted. So you come for sure. Come on, don't tell you. Come on for the right barawa. Cad boy, don't know about some of my I don't know what to do. Russia, Iran, America, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, Iran, Iraq, àwọn gbogbo ní bọ́sílẹ̀ pé àwọn táwọn jọ wà lẹ́yìn alágbẹ̀ká nǹkan tí kọ́kọ́ máa ń wò ó ṣe àpẹ́ káwọn náà sọ pé àá ṣe bí òun wà lẹ́yìn ra kàbí ìwọ́tọ̀ wà lẹ́yìn kìíní jẹ́ káwọn náà fèsì ara wọn wọn ò ní ṣe bẹ́ẹ̀ o irọ́ ni o so wọ́n sì lálàsí wọ́n sì láti lálàsí ọmọ ẹ̀ṣẹ́ láàrẹ̀ṣẹ́ wọn káwọn náà pẹ́ ọdún mẹ́jọ ọdún mélòó wọn fi jà àbí ibẹ̀ lọ subhanahu wa ta'ala wọ́n jà wọn sórí ẹ̀tá wọ́n tún tọwọ́ bọ iraq náà wọ́n tọwọ́ bọ iraq àti wọn tọwọ́ bọ iraq níta sọ pé àwọn arí ní iraq pé táwọn fi sọ pé àwọn fẹ́ẹ́ fi àwọn yóò jẹ́ excuse fáwọn táwọn fi lè gba iraq jà wọ́n máa kókò síbẹ̀ o uranium kan máa kókò nímọ̀ o sọdáhùn ti níbi tẹ́lẹ̀ kò nímọ̀ o ó ti gbótán o jẹ́ pé àwọn gẹ́gẹ́ tí wọ́n gbé lọ tí wọ́n yàn lọ tí wọ́n ṣe ó bẹ̀ lọ pé kọ́lọ̀ lè owó kan ṣe ó bẹ̀ tí wọ́n jọ sọ̀rọ̀ pẹ̀lú sọdáhùn pé ó ní kó ló máa malakuna afnaina afnaina fi harbi college mo dọ̀ ọ̀hún báyìí mo dọ̀ báyìí níbi kìíní tán sàjẹ́lá tó wá tọ́yẹ pé àṣírò ni tí mo dọ̀ wọ́n jọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ mọ́ dẹ̀ kú lọ wọ́n fi ṣe kíni wọ́n fi ṣe lúnà yẹlẹyẹlẹ wọ́n fi ṣe lúnà yẹlẹyẹlẹ so ọ̀dà tí wọ́n ṣe lú yẹlẹyẹlẹ lọ́jọ́ wọn pa tí wọ́n bá fẹ́ bá lukùn náà wọ́n bá mùsùlùmí kàjà àbí lu mùsùlùmí kàjà wọn ò ní dá bájà mùsùlùmí náà wọ́n dẹ̀sí mùsùlùmí wọ́n sì lu àwọn kánú mùsùlùmí ẹ̀gẹ́ ti àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn náà wọ́n wá kankan mí tí wọ́n sá sí lábẹ́ náà ṣẹ́bí kínní sọdọ́m ti jẹ́ báàfin ti pẹ́ ẹ̀ sẹ́ àdé pé báàfin ni so wọ́n bá tẹ̀tú. Bọ́ọ̀dẹ̀ tuntun bá gbàgbà bíbọ́ tuntun bá gan àbí ọ̀tún sọ èyí ọ̀hún tọ́jọ́ ọlọ́run gbókìnnà èyí ṣùgbọ́n sẹ́yìn ṣẹ̀dí pé bá a fi lápèjúwe wọ́n wá gbélé ohun sáwọn ẹlòmílẹ̀ gbélé so ọlọ́run kò ṣàánú wa bí wọ́n sì máa ń ṣe nìyẹn so wọ́n ẹ̀sẹ̀ wọn rántí pé sọ̀dámù yóò tẹ́ bá gbà láyé yóò gbà lóyún o báyà wọn náà sọ fún sọ̀dámù pé àwọn wọ́n ilé kílódé tí sọ̀dá náà fi máa ronúkìrò nígbà kílódé kan tẹ́ fi máa gbà lónìí ẹ̀jọ̀jẹ́ mùsùlùmí ẹ̀jọ̀jẹ́ ṣùgbọ́n ẹ̀jọ̀jẹ́ lẹ́dọ̀ ẹ̀lábọ́wá àwọn náà wò tì bàtà òun náà tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ṣùgbọ́n ẹ̀lẹ̀ bàtà èrò tiẹ̀ náà sì ọ̀nà èrò tiẹ̀ náà pé ẹ̀rọ tó ṣe tó dálẹ̀ kílódé so ìgbà tí wọ́n ṣe tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ bó ṣe padà sọ pé òun tọrọ ẹsẹ̀ àbí òun tọrọ apádà jù àwọn ò rí táwọn fi ba jà sí kẹrẹ tó kọ àwọn ọ̀dọ̀ kò ní kò ní àbájá sọ pé ká má bínú pé kò ní kankan so wọ́n ti ní tí wọ́n tẹ̀lé wọ́n fẹ́ sọ ni pé ọ̀dọ̀ òun kan báyìí inú nǹkan tí wọ́n mú lọ́wọ́ sí dáadáa ni so bí wọ́n ṣe ń ṣe fáwọn mùsùlùmí láti dáadáa náà ṣe ń ṣe náà ń ṣe náà ìyẹn náà fi ń bá a lòdì sí báyìí àbíkátajì àbíkátajì ká ṣiṣẹ́ fẹ́ sìn wá ká máa wò ayé ayé ọjà nǹkan kò débi nǹkan ọjà nǹkan sọ ká mo ní bíntì àmọ́ ìhàyà tó dúnìá fi ṣọlọ ti ilá màtá afárò fúnbi ìhàyà tó dúnìá àmọ́ ìhàyà tó dúnìá fi ṣọlọ ti ilá màtá tọ́lọ̀kọ́ ṣàánú wa gbádùn díẹ̀ náà ni o báwọn kan tó ti lọ síwájú tiwa àwọn náà padà ìbílẹ̀ fáwọn yẹn tó kálukú bá ṣe sílẹ̀ lọ́nà wọ́n bèrè báyọ̀ kí dáadáa ni yóò gbèsè ń kálukú bá dáadáa tọ́wọ́ pé jẹ́ ọ̀dá ni ó ń kálukú gbèsè tó tọ́ sí lọ́dọ̀ lọ kọ́lọ̀ kó síwájú ní tó síra lórí lẹ̀ tọ́nà wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ kálukú wa so látàrí kàtà jí náà máwọn yàrá ojú sí wọn ṣe nìyẹn tí ma ó gba wọn kẹfì jẹnẹrálẹ ìbáwọn àti ẹpọn yàrá ojú hatred ti wọn sísítà mọ tó ń lágbà àti pé àwọn sábà máa ń wà pọ àgbà so bí wọn ṣe wá lágbà tó náà máa ń fi agbára wọn bá wọn mùsùlùmí jà gẹ́gẹ́ bí àwọn àjọ kan kájọ kan tí wọn ti ní àti hatred tí wọn ti ní sísítà mọ àti mùsùlùmí àti tí wọn ní sànẹ́bí wa sallallahu alayhi wa sallam kọ́lọ̀ kó dé àbórí wọn àtọ́ àti ẹgbẹ́ ti sẹlẹ̀ gánà ní gaza pàtíkúlálẹ̀ kẹ́tù ọ̀dà ni ta lọ́jọ́ rẹ̀ wọn nù wọn kò sẹ́ni tọ́jọ́ rẹ̀ wọn nù wọn ta ni wọ́n fẹ́ràn nù wọn àti fatima àti hamas ta ni wọ́n fẹ́ràn kọ́ wọn fẹ́ni nǹkan nù wọn sọ wọn ni káta jí ká máa tà ń ṣe ká sì mọ́ rò pé ọlọ́mọdé ara burú ká mọ́ rò pé
1: awa yoku te ye oran ti awa wa lala fiancé ke ta ba fun support pe boya ai won ni dodo wa iro ni olorun jara buru awa ba pari awon kan tan won ni fi ma be won tun bo so de lo mu an pa pari Iraq se an fi Iraq le so be be ma ran ti ni kini o so okan le ya jura na so don won ni fun ma se ayam kuruna ayam kuruna ayam kurullah wallahu khairul makirin sati na
0: hala wa lan takun tanqutu al-qur'an hatta tatahawaja amal al-yahud wa al-kufar bi al-hijra do tant on va te faire de bolan yi je te fais parler là non quand tu parles attends on te donne mille tant attends pas on fera que on doit parler on te donne mille dans ces semaines exactement dit cela ko wana bien cela ko wana ni quand ba te fait quand là là musulmi ta ba ran ta ran là ran ta sur le ba ta ran ba la waja on est dit parler quand tu me donne mille awon dia meda atun ja le atun ja atun bara ja le atun second le ti so atun ran yo lo atun ba pari ko do pada ba atun atun dia meda atun dia meda la ara wa so gan se se dia awo se taji asbe ya nabi so ko solo sana ako ya ki ejo momini momini ejo ejo ojo do da so momini e ejo ni no hokana ni hokana ka ki jo so so mina meji yene ko ka ki ka koma ka e ki o ki men ki mo sunyo se mistake la meji an ko ko nka kan lo e o ko ma ko se mistake la meji na na la meji a bi jo jo re kan lo ko dara na kini kini an yo muslimi ma wa kai is ni ma jan to mo bere bere ni e ma ne ki asa ni ma wa fa to ni subhanallahi la din ki lo de to pe nka kan o so bu kana fi mba wa jan fi mo fi mo fi mo fi an fi dara la wa bu ma fi je wa ya o de kala se ko sobese pe awana ni kayo lopa wadda ladina kafaru wadda ladina kafaru la yarduna kum min ba'di imani kum kuffaran hasadan min indi anfusihim min ba'di ma tabayyana min haqq so anon ni awon ti ase kebiri yen an cho ase to olorun ba won fe ka won da yin pada sinu kufu ni ba raya ya don se won fe na ni pe kan se ka na sa ma se sam ko si bi an se so pan like wa to yoro ni ife yoro ni ife ro abi fe pe ah won ni kan kan ti won je lafa nara muslimi ni o ti o ba ti sin kan yen ma ge bi amal ka si ma so pe as-sadaqatu ma al maslaha amal ka won to ma so le no bayi we te bi se ma wa mi bi pa ma amal ka bi pa won as-sadaqatu ma al maslaha we ta ba ti ran fa ni la won don se o ti o ba ti san fa ni be no won kada so tan so ah bien anti ba Iraq se dadal anti ba do na se dadal be do na raun so awon ma se kini on fe ma e lo tan ba mba se lori anfani tan ba ni be tan ba ti de ko an je awon ti je awon ti je kegun khalas o tan abi won te je kegun won de pe ah e bo mi tun ni awon je tun le ri nkan ti awon wa pe pe awon jo ko ele ti week la pe duwe on te fait des gens là si bon c'est pas l'encore ça nous so nous voilà si maintenant c'est la série c'est là que le tata t'as dit ah alors c'est quoi tu dois là tu dis non faut dire non call of un côté fan call des simple connais est-ce ça va t'amener c'est mi bakhanan et non tu like voilà on t'a dit en cas que c'est tu m'as donné que tu connais c'est l'ola ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم بدونت الله كده النبي صلى الله عليه وسلم تبعت لتي لا نتوانا استوانا ابدا وانا ما النبي صلى الله عليه وسلم انت عم فاهم ماني الله نجاو الله ما جاء الله ما جاء الله ما جاء سكوف لا يستام كان قد دوت وكشان وكسامنا كا بلك يا ابو مسلم دون تبات سلالا يا قدام كذا فلا فلا الناس so kama taji kama jo jbs jo pida la afia jo pida la afia e ko ke se pe mutuma kina o desepo a àwọn aṣọ pé ẹ̀wọ̀n ṣètò mi lónìí tẹ̀tẹ̀ lọ́dọ̀ aláwọ̀ ẹ̀yìn bá ṣe bẹ́ẹ̀ kú fún mi ó ọjọ́ ẹ̀dọ́gbọ́n sáà mi ẹ̀sìn pé méjì ò rẹ̀ pé ó pé mẹ́ta ò ẹ̀sìn kan náà lẹ̀sìn òdodo ọ̀dáṣẹ̀sìn sáà ẹ̀sìn míì níbẹ̀ àwọn ẹ̀sìn míì níbẹ̀ yẹ́sì àwọn ẹ̀sìn míì níbẹ̀ tí ó dẹ́sìn rọ tí ó ṣẹ̀sìn òdodo so ẹ̀ẹ́dẹ́ kí wọ́n dẹ́sìn pàbí kẹ́kẹ́ ẹ̀yìn inna dina inda la islam ana ko so ande
2: anta
0: ta ba ta la ara awon muslimin la ara awon so la ara awon alba sorry na alaba ni ni pe kan be to le bele yo o se na ye ma lo method yen na gba ta ni bi de so so la na muslim she ma olon ti fana bi olon ti fana bi se kini so of all the kasi wa for the kasi wa ga ad ma pe gba ta ta ma pada so ni ni wa jo pelu olon e ri pe bo se du wa ni ta na bi de me de na o du wa ga o du wa ga eh ta wa bo se ta wa ta wa ti daru oúnjẹ àwọn ti tán lùí àwọn onírọ́bù sí ṣe máa àwọn onírìbàjẹ́ ṣe máa so látara bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá dáfitì lára àwọn ìdílé yìí àwọn ìdílé lábáwá yìí wọ́n á máa wòrán láì máa wòrán wọ́n máa wòrán báyìí máa wòrán àwọn ibi tí wọ́n jà sí so àwọn eléyìí wọ́n panu àwọn eléyìí àwọn eléyìí náà panu àwọn eléyìí náà so àwọn subhanallah wọ́n tẹ̀jẹ̀ ẹlẹ́ láàrin wọn wọ́n so jọ́ oríṣiríṣi wọ́n gbọ́ra wọn jà wọ́n lálẹ́ àṣẹ dúkìá ara wọn àwọn ìyá ọ̀dọ̀ kan mọ̀ wọ́n báyìí àwọn adálẹ̀ o wọ́n sì mọ̀ wọ́n báyìí bí ẹsẹ̀ ṣe láwọn bí ẹsẹ̀ ṣe fún ẹsẹ̀ fún mùsùlùmí sẹ̀ bí ẹsẹ̀ fún mùsùlùmí sẹ̀ so hàn láì dàkún kí ló dé tí fatu àti gaz àti hamas ti òbí rẹ kí ló dé tí òbí rẹ ọmọlú kan kọ́ subhanallah tí ẹ bá ti pé kankan lọ́pàá pàtàkì ẹ pé ìlú jọpọ̀ wọn pọ̀ ilẹ̀ jọpọ̀ wọn pọ̀ ọ̀tá ẹnìkan wọn láti ta ọwọ́ ẹ wá fún nílò ẹfun nílẹ̀ ẹfun láyè kí ọmọ bá ń kẹ́kẹ́jọ máa bẹ́ẹ̀lì kí wọ́n máa pé mùlú mọ́ ẹ lọ́wọ́ kí wọ́n máa ṣojú ẹ̀ tí ọ̀bá yíyan gánà ọ̀rẹ́ sí kọ̀ yẹ kí wọ́n jọ rẹ́ kankan jọ máa ṣe wàkùn àwọn kan náà ń lò pẹ̀lú wọn ṣe pẹ̀lú wọn so kátà sọ pé tó jẹ tó ju ojú eléyìn lọ náà nẹ̀sìn kọ́lọ̀kọ́sàmì náà ta ni wọ́n á kọ́lé gẹ́nà mẹ́rin tí wọ́n bá kọ́lé tí wọ́n bá ka hamas kan jẹ́ nípa àwọn ìdàkọ́ lórí àwọn ìṣẹ́jú ìgbẹ́ báwọn tó ta ni wọ́n kàpù sọ́rọ́ ilé ẹ̀họ́ lórí pátí wọ́n kàpù sáwọn á mọ̀ lórí tí a bá kan pè lórí lásán ni wọ́n pè lórí bí ọmọ ránṣẹ́ bí bẹ́ẹ̀ni bí ọmọ ránṣẹ́ bí ọmọ ránṣẹ́ bí ọ̀sẹ̀ máa bá bí ọ̀sẹ̀ ń bá lónìí só níṣẹ́ lọ́dọ̀ wọn ta ni jẹ́ bẹ́ẹ̀ so kọ́ lóun kó ṣàánú wa kọ́ lóun kó lè ká máa tà ṣe so máa yọ ọ́ díṣẹ́ mẹ́sí láti dáadáa ni náà. lọ́dọ̀ bá ṣẹlẹ̀ látara ogun táwọn lárúbáwá ń jà yẹn tí ó máa fa ìlọsẹ́yìn fáwọn lárúbáwá tí ó jẹ́ káwọn máa lù sẹ̀gbẹ́ ara wọn tí wọ́n máa lù sí ẹ̀ka wọn inú wọn máa ń dùn inú wọn sẹ́yà pé àwọn tó máa fi gba ìgbésẹ̀ àwọn tó máa fi kíni wọ́n tó máa fi kílèmù lù sí mi wọ́n tó máa fi kílèmù lù tí pé àwọn làwọn ń lù lábẹ́ wọn sọ kí sọ ẹ̀ ìjọlọ́rí wọn wọ́n tó máa sọ pé àwọn làwọn jọ lórí sẹ́ so ọlọ́kọ́ ṣàánú wa náà. kọ́dà gan-an wọ́n padà sọ pé àwọn àwọn pàdápà ní nígbà tí wọn bá ti pa àwọn tó dàgbà táwọn tí wọn ti dá fitinai sí wọn láàrin táwọn ti pa ọgbà àwọn tó àwọn olórí ìlú yìí àwọn olórí ìdílé yìí olórí ìdílé yìí jájọ jà táwọn olórí ti ń kú àwọn olórí ti ń kú látara ogun tí wọn ń jà àwọn alágbàánu wọn ti ń kú ibi ọtí kú látara ogun tí wọn ń jà so wọn ti rík àwọn ìjọjọ pa ọkọ tí wọn jọ bá wọn jà náà nìyẹn wọn ti rík wọn tọlọfẹ bá wọn jà tọlọfẹ pì tán pé ara ṣèbí ẹyin lẹ wá bá wa ń lu yìí kọ́dà déètè wá bá wọn lu yìí ọjọ́ báyìí ni ọdún báyìí nìkan báyìí nìkan báyìí tọlọfẹ sọrọ tàn wọn mọ tí wọn bá ti kú sáwọn ọmọ tí wọn mọ kankan tí wọn bí wọn lónìí tí wọn bí wọn sórí ogun ina na ma so ton won se pe ara awon la won ni do awon baba yan gba baba yin laye
1: bi elomi to lo nke ni ohun le jaburo aduko jegan ko wa n began sodo aduko maburo sodo to won si ti bi ma abun ti bi ma sa pe ohun fe se dada si lagbaja ko wa lo to nje oro aje re ko wa fi hegan ababuro na so lo ton je no wa fi han se ojo e all do je lo lo wa le yan na ko si trust ya se ojo e o won ti lo ma abi ko ti ma ma o man kan daye lori ojo ro se si ba won ti won don sutel ti o man daye lori se si ti baba re nse pelu egun e bi pelu aburo e se ma pe ti e ba le ko ma tin dagba ni na kai ti baba so pe ti nse fi awon erikan han ki la ma ma ro a ma wo pe ko ni ma tin se le ko anu won do so je ni sun da ton ba ni ki baba re o ku si waju egun re to mo so da baba re to mo so da ti jo pada ti ton baba be lona to an claim kan ma lowo yo de claim abana claim awan a rodo kini se on lo ni awan kan si beto pe odo lo awan kan ti faju kini la fe sise pe pe won se faju kini no se odo to wa awan le ri ki everything odo ma na wa to n na adan no tin won je nbe nkan ti oda to ba so de do be kini kale omo le na kan abi agba awan da laba kan ba ko awan ta jolo de de ta won e so nje ku je ti won si laya pe ara o ai le mi le ba di de so ra to si ba di de so ke ala gaja wa mo aso bye bye bose mo ne se ma ma yo ko mo pe abala ni so abo nla la tori pe ko ma bi se ba lo bo ma ko mo kini aka so tori pe kini tori pe en to wa adon ko ko so fun ko si ma ko rin ti ti bi jo ti do ba lo se ni ko si so that ara ta de so don ka ba mo ki a yo de pe claim lu ma o ni lu lowo nigba te pa agbala ba ti lo lata pe an gbara an ja an to lagba an be tan so de tan lati ko jara tan gbara an ja tan lala se ara won ndo ne so pa na ni lu ta si je pe an ni bi economy an lo lowo won lo soke ana se bi a an ko la won so pe sori o owo ta ya baba re abi magaji le ababa lu aba an to jolori dide ababa lu owo ta ya ni to ro san e be an la da kini bayi lowo bye so ka ja so ki la mo se so awon mo ni lo ade bi abi ajuji awon mo ni lo ade bi kini gege bi ajuji lo bi je pe subhanallah la de so ki a muslim ka ta di gan awon ya o de se te won la da gan te won le gan awon tin da ke bi na e te won le gan lo de islam lo de muslim so particularly awon ya ho ji so ko la ko sha no ko la ko do alekem nigba ti won jagun iraq yen ti ga ti iraq ba won ja ti sadam ba won ja sadam sara kan ni oni yahud ayan ko yahud ko sin to won le fi yahud jo illa kal wazag ni de ba ni amale oni amale lo fi jo lo le fi lo fi le yahud jo ayan ko yahud jo ko ta kan won finish it oni yin yi ton so pe antum al arab antum ikhwan al arab ayo mayo al arab antum alladhina hasartumuni en le sekini

0: ọmọ alágo àjílù kèrékèré ń jọ ọ̀sẹ̀ ọmọ alágo gbára òkò wálé ọmọ oníbàtà ti ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi.
1: Àdàbà mímọ́
0: àdúrà mọ́ mi ọmọ balógun àdàbà.

àdúà gbogbo wa ti gbà torí wípé bá a bá tún lóore ọ̀fẹ́ láti tún pàdé ara wa lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí àdúà wa ti gbà náà nù. Àdúà ká wà láyé ká wà láàyè àti láàyè àlàáfíà wa náà là ń gbà àdúà wa ti gbà nù. Àdúà kí ọ̀sẹ̀ míì kó dé bá wa kóṣù mi ò dé bá wa kọ́dún mi ọmọ dé bá wa nú àlàáfíà náà ni àdúà wa àdúà wa ti gbà náà nù. Àdúà ká mọ lọ ká mọ bọ̀ láyọ̀ àtàlàáfíà náà là ń gbà ó sì ń rí bẹ́ẹ̀ àdúà ti gbà náà nù. Àdúà kí jíjẹ àti mímu kọ́mọ wọlé ní rọrùn kébi ọmọ pa wá kámọ tọrọ jẹ kámọ tọrọ mu àdúà wa ti gbà náà nù. Gbogbo eléyìí náà ni ẹjẹ́ á kó pọ̀ pẹ̀lú ìwà láàyè wa eléyìí tó jẹ́ wípé elédùà ti fi ń pa wá mọ́ ti ń dá wa sí. Ẹjẹ́ á kó pọ̀ ká fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi ọba wàwà tó ti wà káyé ó tó mọ wà ọlọ́run bẹbẹ tí ó tún mọ bẹ́ẹ̀ ń gbà gbogbo bẹbẹ ayé ò bá ní sí mọ́.

Ìyá wa Michael Esther, ẹ̀yin ẹyí ibẹ̀ 103.5 FM ni. Bẹ́ẹ̀yin bá ti yí ibẹ̀, ẹ ṣe kíni, ẹ mọ̀ gbọ́ wa kétékété. Ẹ tún nílò àti tún ṣẹ̀ṣẹ̀ mọ́ béèrè lọ́wọ́ wa pé ṣètò wàyé lálẹ́ yìí. Ẹ̀yin ẹ ṣàgbé ibẹ̀, ẹ̀yin ò kétékété náà lẹ́mọ láǹfààní àti mọ̀ gbọ́ wa. A ti dé lálẹ́ ìnánu àyà ti bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ aré. Àyà ti bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ síṣẹ́. Ká tún máa yànnànẹ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí ìṣe wa. Ibi tá a fẹ́ yà lálẹ́ yìí kò pọ̀. Bẹ́ẹ̀ náà níbi tá a ń lọ ò jìnà rárá bó ti wù ọmọ. Ìṣẹ̀lẹ̀ tá a mú wá lálẹ́ yìí. Àbí ká sọ wípé ẹni tá a fẹ́ sọ ń pa rẹ̀ lálẹ́ yìí. Mo fẹ́ kí ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin àgbà ẹ̀yin bàbá wa tẹ́ ń láǹfààní àti mọ gbọ́ mi nlé. Mo fẹ́ kẹ́ ẹ fún mi ní ìrírí yín lákòókò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ náà? Ẹni tá ń gbéyàwó bọ̀ wá bá kò gbọ́dọ̀ garùn. Ẹ mọ́ garùn, ẹ fọkàn balẹ̀. Ètò wa ètò wa. Ará ìgbàundà nìkan ni rédíò 103.5 FM náà ló tún gorí ẹ̀rọ àgbàgbé o. Ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ gbọ́ mi lálẹ́ yìí. Ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni. Mo tún balẹ̀ gùdẹ̀ sórí ètò lálẹ́ yìí. Ló kọ Ọlọ́run ọba tí ó já wí lálẹ́ yìí tí ò ní já ṣìwé ọba tí ó já sọ tí ò ní já ṣì sọ. Ló kọ ọ̀gá àgbà gíwọ̀ ọ̀gá àgbà ti alápàbí yìí. Ọ̀gbẹ́ni Abiola Peter sí Mr. Perspective. Ló kọ àwọn lọ́gàá gbogbo ní ẹ̀ka nílé iṣẹ́ wa. Òun náà ni mo fi ń kí yín káàbọ̀ sórí àkọ̀tun ètò ará gbaundà lálẹ́ yìí. Ṣé ẹ rí ètò alẹ́ yìí bí èèyàn bá sùn bó orun bá lọ gbé yín lọ pẹ́rẹ́? Yóò ti dùn yín jù. Torí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé bá a bá ṣàkójọpọ̀ ètò yìí lẹ́yìn ètò tán a tún máa fi sójú òpó YouTube wa. Bẹ́yìn ò bá ti gbọ́ rí tẹ́ ẹ sì mọ̀, ẹ ṣe kíni, ẹ tètè lọ mọ̀ báyìí.

tètè lọ́mọ̀ ẹ mọ́ gọra yín o. Torí ètò eléyìí tá a mú wá ń jẹjọ aṣekíni àti fi sójú òpó YouTube wa báyìí. Tá a sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe. A mú àwọn ìjìnlẹ̀ wá nípa ìṣẹ̀ṣe. Ṣé ẹ mọ̀ wípé ìjẹjọ náà lọ́dún ìṣẹ̀ṣe? Jákèjádò ilẹ̀ Yorùbá káàkiri àgbà ńlá ayé. Torí kì í sorílẹ̀ èdè Nàìjíríà nìkan ni ilẹ̀ Yorùbá wà. A ti dé o. A ti balẹ̀ sórí ètò náà nu. Ení ẹ̀wá kọ́rọ̀ ò lè bá àyà ká ṣe pépèpé bí awọ bàbó ń ṣọ̀nà. Torá àsàrí fẹsẹ̀ kan délé iṣẹ́ solution lálẹ́ yìí. Ẹ̀wọ̀n ò láǹfààní àti wá láti bí ijọ́ méjì ijọ́ mẹ́ta báyìí. Wọ́n ti wá dé lálẹ́ náà nu. Wọ́n tún ti múròyìn ayọ̀ ń wá fún wa gẹ́gẹ́ bí wọ́n ti mọ mú wa. Èmi a sì mọ sọ fún wa wípé kò dìgbà tí nǹkan bá ṣe wá ká tó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ayé wa. Màmá sọ wípé kò dìgbà tá a bá ń fojú winá àìsàn kan àbí míì ká tó kàn sí wọn. Bẹ́ẹ̀ sì ré kì í ṣe gbogbo àìsàn tàbí ìpèníjà téèyàn ń rí láyé náà ló gba kéèyàn ó ṣe bọ kéèyàn ó ṣètùtù irọ́ o. Àkíyèsí lásán ni tẹlòmíì nílò. Tó sì jẹ́ wípé tó bá ti ṣe kíni tó bá ti lọ pẹ̀lú àwọn tí wọ́n ní ó ṣe yóò dàbí ìgbà pé kíní òun ló fi ibẹ̀ ni. Gbogbo eléyìí ni iléeṣẹ́ solution ni wọ́n fi máa wá lọ́sọ̀ọ̀sẹ̀. Bàbá solution ìyá solution. Wọ́n láǹfààní àti bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹkùjọ́ méjì ẹkùjọ́ mẹ́ta o. Ẹ̀ka àlẹ́sà ẹ̀ka àlẹ́mà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan èjèèjì lójú òpó YouTube. Ǹtẹ́ ṣeré láti sìn lọ. Torá lọ sí iléeṣẹ́ solution báyìí. Láti sìn lọ ẹ máa lọ sórí WhatsApp yín. Lórí nọ́mbà tí ń fún yín yìí. Ǹtẹ́ ṣe ni wípé ẹ kàn lọ háìmí ẹ sọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń tẹ àtẹ̀jíṣẹ́. Bá a bá wá padà dé ìwà dáakọ yín lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Bá a bá ti dáakọ yín ó túmọ̀ sí wípé ẹ ti wà ń bẹ̀ ti yí ibẹ̀ nù. Bá a bá ti wá parí ètò ìmú ojú òpó YouTube wa ń fi ṣọwọ́ sí yín. Ẹ wá lọ sọ̀sìkíráìbù síbẹ̀. Níbi tẹ́ ti láǹfààní àti mọ wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan. Ará ìgbàundà TV lórí YouTube. 0904-888-9999 0904-8-3-9-4 0904-8-3-9-4 ẹ mọ́ pè wá 0904-8-3-9-4 ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ lórí WhatsApp ẹ dákọ yín kẹsọ bí tẹ ti ń tẹ àtẹjíṣẹ bó ti jẹnu. Ó dá ọmọ aláàgọ àjìlù kerekere ń jọ ọ̀sẹ̀yìn rèé. Ọmọ aláàgọ gbaroko wálé ọmọ oníbàtà ti ń lọ ti ń bọ̀ lọ́jọ́ ìsinmi. Ọmọ elédè tó pèdè títí tó fi pegede perégede lágbolé elédè kórí ọjọ́ kò gbé mi débi rèé. Àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi. Adaba náà lẹ́yìn èèyàn mọ̀ mí sí. Ẹ já dókè lọ́hùn-ún ibẹ̀ náà lásìgbà dé iléeṣẹ́ solution. Ẹ kaalẹ̀ o, mo ń padà bọ̀. Ẹ mọ́ gbèkú o. Ẹ jẹ́ káwọn àtẹ̀jíṣẹ́ yín kọmọ wọlé lórí WhatsApp lọ́kọ̀ọ̀kan èjèèjì 0904-8-3-9-4 0904-8-3-9-4. Mo ń bọ̀ ẹ kú kalẹ̀.

ẹ káàbọ̀ padà. Ẹ káàbọ̀ padà látẹ̀ka ìkéde àti ìpolówó ọjà láti iléeṣẹ́ Solution. Nínú oṣù kẹrin ọdún 1971 ní agbègbè kan tí wọ́n pè ní Babish nílùú Èkó tá a wà yìí, ogunlọ́gọ̀ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n péjú pésẹ̀ bíbà. Wọn ò wá fún àpéjọ orin bó ti wù ó mọ́ ń gbà náà o, bẹ́ẹ̀ wọn ò wá fún àtijọ́ ń gbà náà, tàbí fún bóyá ọdún kan ṣẹlẹ̀ irọ́ o. Arákùnrin kan ni wọ́n fi ẹ̀yìn rẹ̀ ti àgbá tó jẹ́ wípé gbogbo wọn wá láti wò ń gbà náà. Wọ́n so arákùnrin yìí, wọ́n so lọ́wọ́ sẹ́yìn, wọ́n fẹ̀yìn rẹ̀ ti àgbá. Ó kọjú sáwọn ikọ̀ ọmọ ológun, àwọn tẹ̀yìn sì kọjú ìbọn sí, wọ́n fẹ́ rọ́bọn mi fún ni. Arákùnrin yìí kọ̀ láti fi ara hàn gẹ́gẹ́ bí ọ̀daràn, pẹ̀lú bó ti ṣe gbajúgbajà tó nígbà náà. Ṣé ẹ mọ̀ pé ojúlówó ọ̀daràn tí wọ́n bá dájọ́ ọkú fún wọn, wọn kì í ró dẹ́dẹ́, wọn kì í kàn dundun? Ṣùgbọ́n òun tiẹ̀, inú aṣọ léèsì olówó ńlá tí ó tó jẹ́ wípé àárín àwọn olówó àwọn bọ̀rọ̀kìnní láwùjọ laṣọ yìí ti wọ́pọ̀. Iyùn lásìkò ìgbà tá à ń sọ yìí, aṣọ yìí òun ni arákùnrin yìí ń ló wọ̀ nígbà náà. Wọn a máa pè ní bàbá onílèèsì, orúkọ rẹ̀ ni Babatunde Fọlọ́runṣọ. Ó kọ mọ́ ni gbàgbé rẹ̀ táwọn èèyàn mọ̀ sí, táwọn agbófinró ọlọ́pàá àtàwọn oníròyìn tí wọn ò lè mọ́kọ tàbí sọ nípa rẹ̀ tí wọ́n mọ̀ sí ni bàbá onílèèsì. Ògúnná gbòǹgbò ti ń já tọ́ lẹ́nu ìgbé tá a bá ń sọ̀rọ̀ nípa pé adigunjalè kàràǹbà níní láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà ń gbà náà. Tá a bá ń sọ̀rọ̀ nípa pé ká dìpàǹpá lọ digun já àwọn èèyàn nílé wọn, ẹyin òun gan ni à ń sọ ń gbà náà. Ajámọ́ tó gbà lójú pópó òun ni. Pàtà ọ̀kan pàtàkì, ọ̀kan gbòógì ni nínú àwọn adigunjalè àwọn lọ́kọ́lóhunkígbe tórúkọ wọ́n rinlẹ̀ dáadáa jákèjádò apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìyún West Africa. Ìbẹ̀rù bojo tí wọ́n bá ti dákọ rẹ̀, ìbẹ̀rù a máa wà lọ́kàn rẹ̀ púpọ̀ púpọ̀ jù. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bẹ̀rù rẹ̀ jù jọba gan lọ. Lákòókò tí wọ́n fi ẹ̀yìn rẹ̀ ti àgbá yìí, tí wọ́n ń pèṣẹ́ pé kí wọ́n ó dàbọn bò lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ̀mí rẹ̀ ò kàn wá sópin nìkan gbà náà. Ṣùgbọ́n bàbá onílèèsì Babatunde Fọlọ́runṣọ ó fi ìtàn balẹ̀, eléyìí tó mú ká máa sọ ìtàn rẹ̀ lónìí olónìí. Babatunde Fọlọ́runṣọ òun ni ẹni àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ́kọ́ fi ẹ̀yìn rẹ̀ ti àgbá, tí wọ́n sì yìnbọn pa níta gbangba. Èyí ni ìtàn ìgbésí ayé Babatunde Fọlọ́runṣọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí bàbá onílèèsì.

bákan òun ni Babátúndé Fọlọ́hun sọ ló ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ̀. Bọ́wọ́ ṣe tẹ̀ ẹ́, àwọn iṣẹ́ láabi àti bópin ṣe dé bá a. Ṣùgbọ́n ká tó sọ nípa arákùnrin yìí, ó yẹ ká mọ bó ṣe dìde, ó yẹ ká mọ bí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ ṣe rí. Èyí ni ó sì mú wa padà sí n tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan bí òpin ọdún 1960. Lásìkò tí orílẹ̀-èdè yìí wà nù ilà ìlò, láwọn àkókò tí ẹ̀jẹ̀ ń ṣàn ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà, nínú oṣù kìíní ọdún 1970, tí ogun Biafra wá sópin. Ogun mẹ́ta kan ó bẹ̀rẹ̀ sí ní ja orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń bá wa fà ń gbà náà. Àkọ́kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Elédùà tó lọ́ra ẹ̀mí wọn nígbà náà, inú ilà ìlò inú àìbàlẹ̀ ọkàn ni wọ́n wà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé wọn ò lè sùn kí wọn ó forí lé ṣùkà kí wọn ó sùn lọ fanfan. Bẹ́lòmíì bá sùn báyìí, ó ti sùn wọ́ra, yóò sì lajú lẹ̀ báyìí. Ṣé ká bíyèsí Olódùmarè?

àtẹ̀jíṣẹ́ yín. Superior Evangelist Dr. Odedeji látinú ìjọ CCC Ọlọ́run Dábìrà Parish ní Ṣàṣàlékò ẹ̀ka Alẹ́sà. Bákan náà mo rí àtẹ̀jíṣẹ́ ti yín náà bàbá wa Sunday Julius láti Ọjọ́ta. Ẹ ṣeun o. Bàbá wa Ọládẹ̀jọ mo rí àtẹ̀jíṣẹ́ ti yín náà. Bàbá wa Láyọ̀ International láti Àpápá Lẹ́kọ̀ọ́ mo rí àtẹ̀jíṣẹ́ yín. Ìyá wa Michael Esther láti Kọ̀tún ọ̀kan pàtàkì inú àwọn olólùfẹ́ ètò yìí ni. Bàbá wa John láti Lagos State University mo rí ìpè ti yín náà. Bàbá wa Àlàmú láti Ẹgbẹ́dá mo rí àtẹ̀jíṣẹ́ yín. Ẹ ṣeun o. Bàbá wa Ògúndáre àtẹ̀jíṣẹ́ yín ẹ kàn ní Hi ni, bóyá ẹ̀yin kàn ń kí wa ni. Ẹ kàálẹ̀ o. Gbogbo yín pátápátá ńgbà tí ètò yìí bá parí, ojú òpó tẹ́ ti láǹfààní láti wọ lọ wo àwọn ètò wa tá a ti ṣe sẹ́yìn sẹ́yìn àtàwọn míì tá a fi síbẹ̀ lákọ̀tún a fi ṣọwọ́ sí yín. Bẹ́ ẹ bá sì fẹ́ kí a ká fi yín sínú gúrùpù ará gbaundà níbi tá a ti mọ láǹfààní àti tàkùrọ̀sọ lórí WhatsApp kò sí wàhálà, ẹ̀yin ẹ kàn tẹ́ síbẹ̀ wípé ká fi yín síbẹ̀. Bá a ti ṣe ń tẹ̀ síwájú lákòókò tá à ń sọ yìí, ìbẹ̀rùbojo ó wà lọ́kàn gbogbo ọmọ Nàìjíríà. Ogun àkọ́kọ́ ti ń jà wá nígbà náà nu lẹ́yìn ogun Biafra. Ẹ̀kejì ni wípé iṣẹ́ àtòṣì ó gbilẹ̀ dáadáa nígbà náà. Ẹ̀kẹta sì ni wípé níṣe làwọn nǹkan ogun ńlódì tọrọ fọ́n kálé, ìyún ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Lọ́sàn lóru ni ló jẹ́ wípé ni ló jẹ́ pé wọ́n ń kó nǹkan ogun bí ìgbà tó jẹ́ wípé wọ́n ń kó búrẹ́dì àtẹ̀wà tí ń kó fáwọn èèyàn tí ń kó tà ní. Àwọn tó nílò nígbà náà gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀ lẹ́nu lóru orílẹ̀-èdè wa Nàìjíríà sí Benin Republic. Ní a máa kó lọ ẹ mọ̀ wípé ogun ṣẹ̀ parí ni. Àwọn èyí tí wọ́n bá rí irun mọ́ tí wọ́n kó wọ́n lọ ń tà á náà fi ń ṣiṣẹ́ láàbí ńgbà náà. Ibẹ̀ ń kọ́là ń lọ tí ẹ tún wá rí n tó ṣẹlẹ̀ nígbà náà tó mú kí iṣẹ́ àtòṣì kó tún gbilẹ̀ dáadáa. Lọ́sàn kan òru kan ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ ológun kan lẹ́yìn ogun tó jẹ́ wípé wọn ò fi bẹ́ẹ̀ rí nǹkan jẹ tẹ́lẹ̀ náà. Tí wọ́n tún wá gbaṣẹ́ lọ́wọ́ wọn kò síṣẹ́ ń lù ú, bẹ́ẹ̀ sì ni wọ́n tún gbaṣẹ́ lọ́wọ́ wọn kò sì tún sọ́nà àbáyọ kankan bó ti wù kó mọ. Níṣe làwọn ìbọn lóríṣiríṣi àtàwọn nǹkan ìjà ogun tí ní ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí ìjọba orílẹ̀-èdè tí wọ́n ń ṣàkóso ńlódì èyí tí wọ́n ń tà ní black market. Wọ́n fi àwọn nǹkan ogun wọ́n fi ń ṣe pàṣípààrọ̀ fún àpò ìrẹsì àtọ̀tí tajútajú ògógóró. Lásìkò náà orílẹ̀-èdè wa Nàìjíríà àwa ń yinú owó ńgbà náà. Torásìkò gbà náà gan ńlowó epo ńlo ṣe kíni ńlo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lásẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ owó epo ńgbà náà. Owó epo ń wọlé tìkẹ́tìkẹ́ ní olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà náà. Ìyún nílùú Èkó tá a wà yìí. Lásìkò tá à ń sọ yìí, ọkọ̀ pijọ́t ìyún pijó ó bẹ̀rẹ̀ sí ní kún gbòòrò tuntun yánranyánran ni o. Bákan náà ni ọkọ̀ Mercedes Benz òun náà gbẹ̀yìn gbogbo ẹ̀ tuntun yánranyánran nígbà náà. Ó jẹ́ wípé àwọn olówó búsọ̀búsọ̀ òun náà ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń gùn kiri ìgboro ńgbà náà. Bẹ́ẹ̀ bákan náà ni ilé ńlá ńlá ilé àwòdàmí ẹnu ló bẹ̀rẹ̀ sí ní lálẹ̀ wò iyùn láwọn agbègbè tó jẹ́ wípé àkìtàn ni tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ làwọn olóṣèlú àtàwọn olówó epo rọ̀bì nígbà náà ni wọ́n náwó bí ẹlẹ́dà. Bẹ́ ẹ bá dé patí lópin ọ̀sẹ̀ nígbà náà báyìí jákèjádò ìlú Èkó wọ́n mọ̀ fọ́nwó kí ni. Lápá
keji ni se lawon odo nigba na ni won gbe nu se atunsi awon bi mewa bi medogun nu yara boys quarter ti won si nfoju ri ara ara won gege bi pe se inu ya ina lawon fe ku si ni bakan na ni won ri ara ta won borokin ni lawujo ti won fowo da lakoko iwa ta won borokin yi ti an wu nigba na ni pe eni amori ba ku lakoko ta nso yi aparo kan o gori ebe tori pe o gaju awon akegbe re lo ni lasiko igan oni babatunde fọlọhun so nlo gberi won obi lodaran lati le be ni won obi pelu ban lowo re inu ebi kan nile yoruba ni an bisi layika ati agbegbe to je wipe won tin ti apata didi ati lagbegbe to je wipe awon lowo atalawon alagbara lawujo nikan ni won lenu lati le soro lawujo gege bi omode to ndagba die die iyun lapa le yoruba nbi ta wa yi o lori ofe o wa ona delu eko kwa kete aromi sale gbelegbe baba tunde nwoye o nwo ba won lo la se nse awon talaka o nwoye ba won ti o rowo hori se nsise ti won nsise de toru toru lori owo ti o ni tumo rara o nwoye ba won to je wi pe won se tan lati sise bi won se sa gbogbo pa won lati ri se ojo se ṣugbọn to je wi pe awon to mo yan lawujo oselu ati lawujo orilede wa Nigeria nikan oni won fun se eyi lo mu woye pe niru awujo tabi agbegbe ti owo ti san bi omi yi tawon kan si njiya jekun dorogbo teyan ba duro de bope boya nkan bo wa da eyan ma le ku sinu si atosi yi o woye pe teyan ba fe ki won o mo ri ohun lawujo to ba fe ki won o beru re to ba fe ki won o mo wari fun o to ba fe ki won o mo se ranka dede sa si o o gbodo wa gbogbo ona gbogbo n to ba gba lo gbodo fun in woye ngba na ni ṣugbọn ko mo igbeyin re to ba se wi pe babatunde fọlọhun so mo ti o gbeyin ohun ni o sese ko mo gberu fe igbese lasiko ta nso yi babatunde fọlọhun so o ti wa laarin odun mọkandinlogun si omo ogun odun 19 years to 20 years o bere si ni fi o npoju finle kaaki ibe na lo ti bere si ni fewo were were yi se pe igba to bere na lo bere si ni ja oko gba to bere si ni fo ile ifowopamọ o bere lati bi ka mo ja baagi gba ka mo yowo moyan la ka mo lu maarin eyan en to ba sun lonu oko ngba na ti yun gbe baagi sori ese bayi o ti lonu se mo pa won akoko gba na kini un wopo ngboro ilu Eko o to ba ti gora re lenu oko bayi o ero pe jo fe wo moto ni yan ba ti ja kini un gba pati bayi e ba ngbo igbe afewe oko awa nkan be e ba gbo o ti lo lawon akoko yi o sise fa won agba agba kan to je wi pa won na ti di agba wo sinu ise ja agba yi ni o yun loja adumota loja osodi loja obalende babatunde fọlọhun so o ni amuye atawon animo kan to je wi pe o mu dayato sawon yoku
o ya to gide ngbe sawon o le pepepe mi ni lu Eko nigba na akoko ni wi pe o je ni to farabalẹ pupo pupo lawon akoko to ba ti sose yi bawon yoku se ma sare girigirigiri ti an ba ti sose un to je wi pa awon eyan won o le won tan bom ba ti jan ti o fe jagba bayi to ba ti lu marin awon eyan yoro ra ma lo bi igba to hun na lo bi awon eyan ni ekeji ohun ni wi pe oni gbagbo ninu keyan o ma mura daada keyan o jade daada pelu bo se safowo ra ito to tu je wi pe ibikan ka kan sa fori si bikan sa ni ka kan sa sun si bikan sa ni gbogbo owo to ba ti ri patapata aso to duro ore aso to ba gba mu atawon bata to jina ni finra ki jade bi en ti o nile ki jade radarada be eyan ba pade re won o le so wi pe o ni se ru nkan bayi oni gbagbo pe ba ti rin bayi nla ko ni iri ni si nle se ni lojo to ba mura bi eni ti ya nje awon eyo fi nkan re abo ba mura bi eni to je wi pe o duro de o duro re lawujo won ma fi nkan re lo bo ba si mura bi eni ti ya nje ni se ni won ma ko yan ma nti o ye ki won ma ko yan ma afojusun re ero re ni ngba na oni bo ba mura bi o se ye won o ti e ni fi nkan to da lo yan ko pe rara afoworo re o le pepepe o le kekeke re ko to baba tun de folohun so mo o ti rira re bi en to ju awon ise kekeke yi lo oni lo to tun ba ja awon owo gba to hun ja awon to hun ja gba lowo awon loja atawon eni eleni to je wi pe won sise ojo won lati lo raja loja a ma to hun lati na fun bi ose kan lati fi jeun sugbon ko iseru igbe aye to hun fenu o fe ma gbegbe aye bi awon to je wi pe won dipo selu mu lawujo o fe ma gbegbe aye bi awon loga loga ni le ise epo robi nigba na eyi lo mu fi mu ma fi mu file kaaki ti fi n wa awon to je wi pe won tu ju lo kaakiri ko le ma sise lori high level nigba ti o fi di opin odun 1960 iwa odana nilu Eko o ti gbona mi yo tori awon ibon gbogbo ti won ta kaaki leyin ogun Biafra ngba na o ti wo gboro ilu Eko eyi si so awon alafora o so won di ole nla gidi ni o won bere si ni kora won jo sose laabi won o sose loru mo osan gangan bayi ni won da awon eyan lona won gba eru gbowo lowo awon eyan pelu ipan lewo lorisirisi lowo won le ti won ti rira lasiko yi gan ni baba Tunde Folonso loro wi pe asiko ti to ise ti bere nu eyi lo mu gbegbese lati ba awon to je pe won ta nkan ja lona ito o ba won soro lenu loro to si ra iban lewo re akoko igba yi gan lo wa ni lero wi pe pelu ban lewo lowo awon o nilo lati ma bebe tabi ma ja nkan gba kan mo funra awon ti o ba je wi pa awon koju ni won mo ko le fun fa won loju ban tebe tebe bi baba Tunde Folonso se di ole lari o ngba to ya o bere si ni sagbe kale awon eto ti e bo se fe ma se ngba na awon ti ma sose nigba na bi ki won wo so dudu abi ki won wa kisa abi ki won wa so ologun
kí wọn lè lórí ọfẹ láti tètè mọ parẹ mọkùnkùn tàbí parẹ mọ inú igbó lásìkò tí ọwọ pálánbà wọn bá fẹ ségi. Láàrin ọdún 1960 sí ọdún 1970. Aṣọ kan gbajúgbajà káàkiri apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ West Africa ń gbà náà. Àwọn aṣọ yìí high grade ni Australia lace. Ẹ̀yin bàbá tẹ́ ń gbọ́ mi yẹ mọ àwọn tí mò ń sọ yìí. Àwọn imported Swiss. Kẹ́yìn ọmọ yọ. Àwọn aṣọ yìí ó wọ́n púpọ̀ jù nígbà náà. Àwọn olóṣèlú tó ní owó jùlọ. Èkan sí àwọn olóṣèlú kan lásán nígbà náà gan o. Àwọn olóṣèlú tó lówó jùlọ láwùjọ. Àtàwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ lọ́gàá ní ilé iṣẹ́ epo rọ̀bì nígbà náà. Àti láwọn ilé iṣẹ́ ńláńlá ni wọ́n ń wo àwọn aṣọ yìí. Àwọn lóyè àtàwọn lọ́ba ni wọ́n ń wo àwọn aṣọ yìí. Àwọn aṣọ yìí ni Babatunde Fọlọ́run sọ lòun náà máa ń wọ̀ tí bá ń lọ ń ṣiṣẹ́ láabi lọ digunjalè rẹ̀ tí ó léwájú àwọn ikọ̀ rẹ̀. A máa ro dẹ́dẹ́ tí ó kàn dùdú. Bẹ́ẹ̀ kìí sì bojú rárá. Ìmúlára rẹ̀ bíi tolóṣèlú ńlá kan àbí bọ̀rọ̀ kìíní oníṣòwò epo kan láwùjọ ni. Èyí jẹ́ ìyàlẹ́nu ńlá fáwọn tó jẹ́ wípé ilọ̀ ń jà lólè. Pébò lè yàn ó ṣe jókòó sí ọ́fíìsì rẹ̀ tàbí inú ilé rẹ̀ tí ó sì máa fọrùn rọ́ tàbí kẹ́yìn ó máa wakọ̀ lọ lójú pópó. Àwọn adigunjalè tí ọ̀gá wọn ń wọṣọ olówó iyebíye ni wọn ó sì wọlé tọ àwọn wá pẹ̀lú ìbọn àléwọ́ lọ́wọ́ pẹ̀lú ìgboyà. Èyí tún jẹ́ bẹ̀rù púpọ̀ tó so pọ̀ mọ́ ìyàlẹ́nu fún àwọn tí wọ́n ń jà lólè ńgbà náà.

wọ́n fún lóko bàbá onílés gẹ́gẹ́ bí àpèjẹ rẹ̀. Sí bàbá Túndé Fọlọ́hún sọ, orúkọ yìí kìí ṣe àpèjẹ nìkan lásán-lásán o. Orúkọ tó túbọ̀ fún ni agbára ni. Orúkọ yìí ló túbọ̀ rú sókè. Orú sókè sí láti tún tẹ̀síwájú ni. Torí lásìkò igan ló bẹ̀rẹ̀ sí ni wọ àwọn léèsì olówó ńlá lóríṣiríṣi fún iṣẹ́ láàbí iṣẹ́ ìdigunjalè rẹ̀. A sì máa fi yangàn láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣọṣẹ́ burúkú. A máa sọ fún wọn pé òun kìí ṣe oníṣòwò tó jẹ́ wípé àbí olówó kan tó jẹ́ pé gbèsè ni wọ́n fi ń ṣẹ̀ṣọ́. Ṣùgbọ́n olókoòwò tó jẹ́ wípé ó kàn wo òun kọ́ wọn ọmọ ìdigunjalè lò. Gbogbo iṣẹ́ tó bá lọ ṣe báyìí, ìmọ̀ ṣàṣeyọrí. Ó ti wá gbajúgbajà gbáà. Nígbà tí ó fi di ọdún 1970, bàbá onílèsì ó ti ní àwọn ẹmẹ̀wà tí wọ́n ń ṣọṣẹ́ lóríṣiríṣi. Wọ́n ń gba ọkọ̀ lójú pópó. Wọ́n sì tún ń ṣiṣẹ́ jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá bí ìlú Ìbàdàn, ìlú Abẹ́òkúta àti Benin City. Iṣẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ń ṣe. Bí kí wọ́n lọ bá àwọn èèyàn lé, wọ́n a máa lọ gba mọ́tò lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n wọ ọ́fíìsì gbà mí. Ìmíì tí wọ́n tún máa ń ṣe dáadáa tó gbajúgbajà nígbà náà. Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye, ẹ̀yin bàbá, ẹ̀yin grandpa, tẹ́ ń gbọ́ mi. Ìrírí yín gbà náà, ẹ sọ fún wa nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní pè wọlé sórí ètò. Wọ́n ń pè nǹkan kan ní payroll snatching. Payroll snatching. Láyé ìgbà náà, àwọn iléeṣẹ́ agbaṣẹ́ṣe àtàwọn iléeṣẹ́ ìjọba tí wọ́n ń kọ́lé, tí wọ́n ṣiṣẹ́ lóríṣiríṣi gbà náà. Wọ́n máa ń san owó fáwọn òṣìṣẹ́ wọn láwọn sáìtì, láwọn iléeṣẹ́ gbogbo ní gbogbo ọjọ́ Jímọ̀ Friday tàbí lópin ọ̀sẹ̀. Káàṣì ni wọ́n máa ń san. Lásìkò tá a sì ń sọ yìí, kò tí ì sí bullion van pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò tó bẹ́ẹ̀. Àwọn tó sì wà ngbà náà, wọn kì í fi bẹ́ẹ̀ kó nǹkan ìjà káàkiri ìlú nígbà náà. Bàbá onílèsì a máa lọ dá àwọn ọkọ̀ tí ń gbé owó lọ fún àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹ́ sanwó fún. Yóò gba gbogbo owó náà lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ yìí tún di èyí tí kì í ṣojú lásán mọ́. Débi pé ọ̀rọ̀ ti dé etí ìjọba. Ọ̀rọ̀ yìí ó ti kúrò ní ìdigunjalè lásán. Ó ti di bí ìgbà téèyàn kọjú ìjà síjọba Nàìjíríà ni. Lásìkò yìí náà, ìní dókítà Ìṣọ̀lá Oyènúsì lòun náà ń ṣọṣẹ́ láabi tiẹ̀ lápá bìkan náà. Lẹ́gbẹ́ kan, òun náà ń ṣọṣẹ́. Èyí jẹ́ kí orúkọ àwọn méjèèjì kó rinlẹ̀ púpọ̀ púpọ̀. Ó dé sí etí ìjọba. Eléyìí tó mú káwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè. Tí wọ́n sì ń fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ síjọba Ọ̀gágun Yakubu Gowon nígbà náà. Ìbẹ̀rùbojo wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdókoòwò láti ilẹ̀ òkèèrè. Àwọn aráàlú pẹ̀lú àwọn oníròyìn débi pé ọ̀pọ̀ kì í lè jáde nù lé, kódà àti dúró nù lé gan ọ̀ràn ni. Ọ̀pọ̀ iléeṣẹ́ wọ́n ti ń fi ìlú Èkó lẹ̀. Wọ́n ti ń já pa. Ètí ó padà sóko, ètí ó padà lu rẹ̀. Wọ́n ní ó tó gẹ́ alubàtà ìdarin. Báwọn ṣe ń pawó ńlá àwọn pípù yìí ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn. Ìjọba mọ̀ pé tóun bá fi lè pàdánù gbòòrò ìlú Èkó, tóun pàdánù ẹ̀sọ́wọ́ àwọn kàràǹbà nìyí. Iyùn bàbá onílèsì a jẹ́ wípé òun ti pàdánù gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá nù. Èyí ló mú kí àwọn agbófinró ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lọ́lọ́kan òjọ̀kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ìdẹ páńpẹ́ oríṣiríṣi. Wọ́n fáwọn bọ́ìsì lówó láti jẹ àmì fún wọn ní tìbútòrò ìlú Èkó àti jákèjádò ibi tí wọ́n ti ń ṣọṣẹ́. Iyùn láti rí dájú wípé ọwọ́ ṣìkún òfin tẹ bàbá onílèsì àtàwọn ẹmẹ̀wà rẹ̀ nígbà tí ó fi di ìparí ọdún 1970.

ọwọ́ palamba baba onílé èsì ó ti ṣe kíni ó ti fẹ́ ó ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sẹ́gi tí ẹ sì mọ̀ pé kò sí bí ọ̀daràn kan ṣe lè gbọ́n tó táwọn agbófinró bá fẹ́ ṣiṣẹ́ wọn ṣíkún báyìí ni wọn ò mú ìjọba amúnimóògùn wọn bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ wọn mọ tìgbútòrò ìlú káàkiri wọn bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọ̀daràn kéékèèké níbi gbutkíbi tí bàbá onílé sí ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ń tiẹ̀ wọn kó wọn sí gbága wọn mú àwọn tí wọn ń ta nǹkan ogun lọ́nà tí ò bófin mu tí wọn sì ń fi wọn jófin wọn fọ̀rọ̀ pò wọn lọ́fun yọ̀yọ̀ mbo lẹ̀ ń ta sí àwọn wo ló ti rà lọ́wọ́ yín rí ẹ mọ́ da ọkọ̀ wọn báwọn tí ń ṣe bẹ̀rẹ̀ sí ní ta ka ókọ lóríṣiríṣi rèé o wọn ka ókọ lọ́lọ́kan òjọ̀ kan wọn sọ bí ìpàdé wọn sọ bí táwọn ti táwọn ń bá sí ibi táwọn máa ń kó nǹkan ogun sí gbogbo ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ lọ́kọ̀ọ̀kan èjèèjì Babátúndé Fọlọ́runṣọ́ bàbá onílé-èsì ó bẹ̀rẹ̀ sí ní wòye wípé iṣẹ́ ti fẹ́ já o páńpẹ́ òfin ti ń wà ń káàkiri òpin ti fẹ́ dé bá òun o ká mọ wọ kọjá wípé ká mọ wọṣọ olówó ńláńlá káàkiri ó ṣeéṣe kó jẹ́ wípé nǹkan ti fẹ́ ṣe kíni nǹkan ti fẹ́ mọ ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o ọwọ́ pálámbà òun ti fẹ́ mọ ṣẹ́gi ká mọ já ọkọ̀ gbà ká mọ lọ káwọn èèyàn mọ́lé ká mọ gbowó àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ fún ó ti fẹ́ di ohun àfẹ́yìn tẹ̀gùn fi sọ lòun náà bá bẹ̀rẹ̀ sí ní sa káàkiri ilé àwọn tó jẹ́ wípé wọ́n jó lóòótọ́ sí àwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn ọ̀rẹ́bìnrin àwọn girlfriend rẹ̀ ilé ọ̀dọ́ wọn ní sùn sí ibi tó bá sùn lónìí kọ́ ni ó sùn lọ́la àwọn nísìn ránṣẹ́ wípé ẹ lọ bí báyìí ẹ lọ gbowó ń bi báyìí ẹ bá ń ra nǹkan báyìí wá ẹ bá ń gbowó báyìí mo sọ nípa Babátúndé Fọlọ́runṣọ́ karambà ní adigunjalè láàrin ọdún 1960 sí ọdún 1970 ó kí gbogbo ẹ̀yìn tẹ́ ń wò wá lójú òpó TikTok Yeniola Bentley ni o ẹ lè máa wúrí wa wò lápá abẹ́ wọn pẹ̀lú bí wọ́n ṣe ń dọdẹ rẹ̀ tó Babátúndé Fọlọ́runṣọ́ ò ṣetán láti wá wọ́ ìwà ìdígunjalè yìí bolẹ̀ rárá kò wá wọ́ ẹ̀ bọlẹ̀ torí ó fẹ́ tẹ̀síwájú láti máa wọ àwọn aṣọ olówó iyebíye gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó fẹ́ láti máa gbé àwọn ìgbé ayé fàmílétèntutọ́ tí ń gbé tẹ́lẹ̀ òun náà fẹ́ máa ṣe bí ìbọ̀rọ̀